0: ti ẹ mọ yi àbò mọ bí mo ṣe jẹ nílẹ yìí.
1: Lágbájá lọ ti mọ yìí.
0: Àmì kí n tọ́jú ẹ, ó máa lọ kù.